0: ojú ayọ̀ ojú ọdún lóṣù yọ.
1: Ẹ̀yin ọmọbìnrin lọ́kùnrin àti lóbìnrin níwájú ìkún omi tí a ṣàkíyèsí ní ọ̀pọ̀ àgbègbè orílẹ̀-èdè Bìnì, ojúlé-iṣẹ́ orílẹ̀-èdè Bìnì tó mójútó ọ̀rọ̀ ìdáàbòbò àwọn ọmọ ìlú kábí fèsè ń tọrọ lọ́dọ̀ oníkálukú ní pèkí ẹ̀ṣọ́ ra gidigidi. Bákan náà kẹ́sì bọ̀wọ̀ fún àwọn ìlànà ààbò àti láti lè fi dènà ìpàdánù ọ̀pọ̀ ẹ̀mí. Bákan náà láti lè fi dí àwọn ewu tó lè jáde nínú ìkún omi. Ìkún omi jẹ́ ewu ńlá. Ó lè fa ìrìbọ omi, ewu, jàmbá, ìparun ilé àti ohun ìní pẹ̀lú fífọ́n káàkiri àrùn tí omi tí kò mọ́ lè fà wá. Jẹ́ fún ààbò yín àti ti àwọn ẹni tó ń bẹ ní ìdílé yín, ojúlé-iṣẹ́ ABPC ń gbà yín níyànjú láti tẹ̀lé àwọn ìmọ̀ràn wọ̀nyí. Ẹ má ṣe gbìyànjú láti kọjá odò tí omi rẹ̀ ti kún àbí èyí tí omi tó ń ṣàn níbẹ̀ ní agbára. Tó bá tẹ̀ jẹ́ pé omi náà dàbí pé kò jìn, ó lè jẹ́ ewu ńlá. Ẹ má ṣe kọjá odò tàbí ọ̀nà tí omi ti bò ní alẹ́. Tó bá tẹ̀ jẹ́ pé ọ̀nà tí ẹ mọ̀ tẹ́lẹ̀ ni tẹ̀ sì ń gbà lọ sí oko tàbí ọjà, omi lè jìn àbí kó lágbára ju bí ó ṣe fi hàn sójú. Ẹ má ṣe jẹ́ kí àwọn ọmọ kéékèèké àbí àwọn àgbàlagbà sùn sílẹ̀ lẹ̀. Ẹ gbé ibùsùn yín sókè pẹ̀lú bíríkì, igi, ọ̀pá ọ̀pẹ àbí pátá. Tómi bá bẹ̀rẹ̀ sí wọ ilé yín, ẹ jí gbogbo àwọn tó wà nínú ilé náà kí ẹ sì lọ sí ibi ààbò lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ má ṣe dúró ní ipò náà títí kó burú sí. Ẹ má jẹ́ kí àwọn ọmọ yín ṣeré nínú omi tí ń ṣàn nínú gọ́tà àbí lẹ́gbẹ̀ẹ́ odò. Ẹ sì má mu omi inú odò tó ti kún tàbí láti orísun omi tó ti lè bàjẹ́. Ẹ yàgò fún gbígbé nínú ilé, ilé tí omi ti bàjẹ́ àbí èyí tó ti ń fi àmì ewu hàn. Ẹ dáàbò bo àwọn ìwé pàtàkì yín bí ìwé ìdánimọ̀, àwọn ìwé ìjọba, ìwé ilé ẹ̀kọ́ àti àwọn ìwé míì tó ṣe pàtàkì. Kẹ sì gbé wọn sínú àpò tí omi ò lè wọnú rẹ̀. Ẹ pèsè ní ọjọ́ iwájú ibi tí àwọn ẹran ọ̀sìn yín bí ewúrẹ́, adìyẹ àti màálù ó lè gbé tí omi bá bẹ̀rẹ̀ sí pọ̀. Ẹ gbé àwọn ohun ìní pàtàkì yín, àwọn ewé, oúnjẹ pẹ̀lú àwọn ohun èlò iná mọ̀nàmọ́ná síbi tó ní ààbò. Ẹ gé iná mọ̀nàmọ́ná kò nínú ilé tí omi bá wọ̀ láti dènà ewu iná mọ̀nàmọ́ná tó mú èèyàn fún ìrìnàjò yín ní àwọn àgbègbè tí omi ti kún. Àwọn ọkọ̀ ojú omi tí wọ́n fún ní àṣẹ nìkan ni kí ẹnu. Ẹ sì gbọ́dọ̀ lo ẹ̀wù ìdáàbòbò yín ní gbogbo ìgbà tí ẹ bá ń ṣe ìrìnàjò pẹ̀lú ọkọ̀ ojú omi tí wọ́n ń finá sínú rẹ̀ tó fi ń lọ àbí ọkọ̀ ojú omi oríṣiríṣi míì. Ẹ yàgò fún ọkọ̀ ojú omi tó ti kún jù kí ẹ sì tẹ̀lé gbogbo ìtọ́nisọ́nà àwọn awakọ̀ àti àwọn ọ̀gá lọ́gàá. Lẹ́yìn òjò tàbí lẹ́yìn ìkún omi, ẹ má ṣe mu omi kànga tàbí omi odò tí ìkún omi lè ti bàjẹ́ tí ẹ ò bá gbé kaná kó kó dáadáa. Ẹ ṣàyẹ̀wò ògiri ilé àti òkè ilé yín kó tó di pé ẹ̀ ń wọ inú rẹ̀. Ẹ pín ìdánilẹ́kọ̀ọ́ yìí pẹ̀lú àwọn aládùúgbò yín, pàápàá jùlọ pẹ̀lú àwọn ẹni tó ń dágbé àbí tí wọ́n jìnà sí yín. Ẹnu àwọn kọ́tà omi àti àwọn ọ̀nà tí omi lè gbà fi yín ilé àti oko yín ká kí omi bá lè ṣàn lọ dáadáa. Ẹ fowó díẹ̀ sínú àpò kan tẹ ò gbé sókè pẹ̀lú àwọn ìwé yín tó ṣe pàtàkì, fìtílà, ìṣáná àti pàápàá jùlọ tó bá ṣeé ṣe ẹ̀rọ gbohùngbohùn tó sì ń lo píìlì. Tẹ̀rí pé ààbò yín àbí ti àwọn èèyàn yín ó wà nínú ewu. Ẹ má dúró mú ewu kankan o, ní kíákíá ẹ kúrò nínú àgbègbè náà tó ní ewu. Kẹ sì lọ sí àwọn àgbègbè tí ìjọba pèsè kalẹ̀ àbí sí àwọn àgbègbè tó ní ààbò tí àwọn ọ̀gá lọ́gàá ìlú wọn ò fi hàn yín. Níwájú ewu ìkún omi, ìṣesí kọ̀ọ̀kan ṣe pàtàkì. Òun ló mú kí ojúlé-iṣẹ́ orílẹ̀-èdè Bìnì tó ń bójútó ìdáàbòbò àwọn ọmọ ìlú máa tọrọ lọ́dọ̀ gbogbo ẹ̀yin ọmọ ìlú pé kí ẹ ṣọ́ra. Kẹ sì hu àwọn ìwà tó ṣe pàtàkì. Bákan náà kẹ bọ̀wọ̀ fún àwọn ìlànà ààbò láti lè fi dáàbòbò ara yín àti láti lè fi dáàbòbò àwọn èèyàn yín ní àpapọ̀. Nínú dídènà ewu, ìṣọ̀kan àti ìhùwàsí rere, a lè dín àwọn ewu ìkún omi kù kí a sì dáàbòbò àwọn ẹ̀mí. Nígbà tí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì bá ṣẹlẹ̀ àbí tí ẹ bá nílò ìrànlọ́wọ́, ẹ pe nọ́mbà Sandwich ní ọ̀fẹ́. Èyí ni ìkéde ojúlé-iṣẹ́ orílẹ̀-èdè Bìnì tó ń bójútó ọ̀rọ̀ ìdáàbòbò àwọn ọmọ
0: ìlú. Ojú ayọ̀ ojú ọdún lóṣù yọ.

0: tọ́dọ̀ mi tọ́lẹ̀ mi tó gbé mi mẹ́ ó tó gbé mi kaka fm 5.3 kọ́dọ̀nù wẹ̀kẹ́tẹ̀ tọ́pá tán ẹ sì gbé lọ sí ẹ̀mí rẹ̀ sebastian yahweh o ewé ìmẹ̀ ẹ̀ ló mọ̀ jí ẹ mi tó gbé lókòlókò mi tó ìrókò ọgbọ́n tó tọ̀ lẹ́yìn bẹ́ẹ̀ni tó mi fi ọ́ mi rò pé tó tó lókòlókò mi tán lẹ́yìn mi kò tó jí mi dùn náà yígbé náà yóò jí ọdún náà jà bọ́ jí náà jẹ tàntàn mi kàn tó kú dáhó bẹ́ẹ̀ni fi lẹ́yìn náà tó kú tàn lónú mi sè édò jíjẹ èrò tó lẹ́lẹ̀ tó mi lẹ́mẹ́rẹ́ yọ mi tẹ́ ọ kú dáhó ẹ̀ mi náà tó nú máa o mi náà ṣàfù wá mi ń lòkú tó ẹ̀ pẹ́ mi pò. Ayé ọ̀hún máa fọ́ tó epo kọ́ yọ akó tó kù sánsan ti hàn náà fúnwẹ́rẹ́ ọ̀hún yẹ̀ wẹ́ni ṣe pé ìṣèbó tó kú nú máa o bó ṣe hùwí débi tá lọ tán mi bónú jùrú máa tán ní ìwíwà ló ké ṣe gbọ́dọ̀ mẹ́ tó tó hwé àdìyà tó tó hwé dáhó àdìyà pẹ́ fi àdìyà iná ṣe wé mìíràn ìbúná ṣe wé chite wẹ̀ yà. Bọ̀ asọ́nà chite dibudibu atsobọ̀ kúrò wẹ̀ kẹ́tẹ̀ tọ́pẹ́ tán káàdùn àpátó tututu àyàbàdọ́hùn ló tún fi fọ́fọ́ kàn tán nítòpẹ́ tán lóye dáhó. Àlejí àdìbò kò ń gbé tó mẹ́hàn àbí tó kú ọ̀fúnlá mẹ́wẹ̀ àdì pédé àlókàmọ́dọ́ sí ké ọ jí ìṣègbèmí tán síwẹ̀ àdì. Tata désir èrò tán èrò mi ló ta lọ kàn án mẹ́kàkà kúnà pa mí wọ́n sàn wọ̀ mi má rò pé mi tán síwẹ̀ à ẹ̀nà sọ pé gbèrò dada désí mi tó gbénu ẹsẹ̀ sẹ́dọ̀ bó tó gbénu lókòlókò mi tọ̀lẹ̀ bí yọ̀bí ó sẹ́kúlẹ̀ dé kàn lé mi kúnà bá gbẹ̀yìn dọ̀hùn mi ká tún lọ mi jẹ́ mi lọ kúrò tó jí bọ̀ mi tó gbé tán nú mi mi mẹ́ ẹ̀dà sísanná kan bọ́dọ̀ tó tó hwélẹ̀ yọ mi tó òsín kan la mẹ́nu mi awakà máa gbọ́jọ́gbọ́jọ́ ní má tí inú mi péré o ló mẹ́ ẹ̀dọ̀ àsísanná kan yọ ẹ̀chídọ̀ ẹ̀yẹ ọ̀nọ́lẹ́sì òwúfẹ́ hù mẹ́ ẹ̀dọ̀ àsansan jí ẹ̀ ọdẹ sùn àkàn wẹ̀sùn bọ̀ yìí tóró ló bọ̀ wá bẹ̀rẹ̀ ẹ̀ sọ̀dẹ̀ fúnú ẹ̀ màá lẹ́ kàn wẹ̀sùn bọ̀ lẹ́ yìí bẹ̀rẹ̀ ẹ̀ bí ọ̀ǹde lẹ́ yìí mi tó pẹ́nu máa o pẹ́tọ́ ọmọ báàdì lówó bá pò òun kú tí tó dáhù ẹ̀ mẹ́ẹ̀ma ká mọ́ dọ́kátọ̀ débù wà yìí yọ nífẹ̀ẹ́sì péjì bó ṣe dé ta lọ bẹ́nu máa o ẹwẹ́ tún ti tó lókòrò pò mí tọ́lẹ̀ tán ẹwẹ́ náà tún dé iná náà ná gbọ́n bóyá ń lókòrò pò mí tọ́lẹ̀ yìí ọ̀hún tẹ́ àdó nílò ọ̀hún tí a ń jòrò máa o tán ní ìwíwà ìrírí ìṣẹ̀lẹ̀ wẹ́n ló pẹ̀lú ẹ̀ yọ́n tó pẹ́ kúnú ìrírí ìṣẹ̀lẹ̀ bí mẹ́ka jí yé pé ẹ̀ máa ń yẹ̀wé lọ sí yìnyín àlẹ́ ọ lẹ́rọ pípé tó ń lò kúrò pó mi tàn lẹ́ bí wẹ̀ bernadette fabi ọ náà jìnnà tán yín máa ti ń tàn mí yá ọ sí à mí dára kọ́ńtínúwé bernadette fabi mí dára kọ́ńtínúwé mẹ́dẹ̀ tí bọ̀ mí náà yọ̀ ọ́dọ̀ bọ̀ náà kàkà bọ̀ náà gli dáì bọ̀ dáì ọ́ ó kúrò wẹ̀ kẹ́tẹ̀ tọ́pá tán yọ̀ ń lò ń dó mi jí dé bùà bọ̀ náà kàkà bọ̀ náà gli mí fílímù yẹ pé bó tó gbénu mi ṣe sẹ́tò gbọ́dọ̀ ṣíjọ kó ẹyin dáhó ọ kó yẹ gbé àfikáde tẹ́mẹtẹ́mẹ lẹ́yọ mi sọ nílé mi tàn bí tó a lọ mẹ́nu àkùnà mímẹ́ wí wọ́n kọ́ ọ sá bó náà sọ kóta gùn.
1: ẹnà tiẹnu mi náà mi tó gbénu tóró mi tọrẹ dé sùn kàkàdọ iye máa fún kan jí ají mi tó gbénu lòpòròpó ó mímẹ bí sẹsẹ tán ló gbọdọ délé máa nádò dídọ ẹ pé màá gbẹrù tọ ekulẹfọ fún mi

nídìí ẹ̀rọ lọ́ǹkọ ìyáàfin sebastian yawedewu ni ó wà ní ibẹ̀. Jẹ́ àbẹ̀wò mínísítà tí ó mójútó iṣẹ́ àgbẹ̀ ní Benin ó lọ sí Glo jígbé. Kí a sọ̀rọ̀ sórí ìjọba tí ó ṣe àbẹ̀wò lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ní ọjọ́ kẹta oṣù keje ọdún 2026 yìí. Ní mínísítà tí ó mójútó iṣẹ́ oko ríro, ohun ọ̀sìn àti ẹja pípa, ó bẹ àwọn àyè méjì pàtàkì tí wọ́n ti máa ń yin àwọn irè oko tí wọ́n ti máa ń yí padà sí àwọn ohun jíjẹ àti ìtọ́jú wọn pamọ́ fún ìlò pípẹ́ ní orílẹ̀-èdè wa Benin. Ó lọ síbẹ̀, ó lọ wò wọ́n bọ́n ṣe ń ṣiṣẹ́ sí. Àyè àkọ́kọ́ ni Zone Economic Special ti Glo jígbé, ibẹ̀ ni ó kọ́kọ́ lọ, níbi tí wọ́n máa ń kó àwọn ohun ọ̀gbìn pamọ́ sí ní ilé-iṣẹ́ tí wọ́n ń pè ní Industriel. Mínísítà Adebukuna Gumbaran, lẹ́yìn tí ó ti ṣe àbẹ̀wò sí ìṣèdè EZ tán, ni ó sọ̀rọ̀ sórí ohun tí ó rí níbẹ̀ pé ó jẹ́ ohun tí ó jọ òun lójú pé iṣẹ́ takuntakun ni wọ́n ń ṣe níbẹ̀. Ni mínísítà yìí bá tún wá ṣe kíni, ló bá mọ̀nà lọ síbi tí a mọ̀ sí ẹ̀rópọ̀tì International Kaduna Bernardin Gatin, ilé ìgbàlódé kan ni tí wọ́n gbé kalẹ̀ fún iṣẹ́ tí ó máa ń mú ọ̀kan tó máa ń mú àwọn nǹkan tutù tí wọ́n ń pè ní réfrigérateur àti stockage et exportation de produits agricoles frais ní orílẹ̀-èdè wa. Mínísítà Adebukuna ó ṣe kíni, ó lọ síbẹ̀, ó sì rí nǹkan èyí tí wọ́n ṣe kalẹ̀ níbẹ̀ wípé nǹkan pàtàkì ni. Eléyìí ni yóò máa jẹ́ pé ìgbà tí wọ́n bá fẹ́ kó àwọn nǹkan yìí lọ sí ẹ̀yìn odi yóò wà lérí ọwọ́ tó dára tí ó ṣe kíni, tí ò ní bàjẹ́, tí ó sì wà fún kíkó lọ. Èyí tó bá sì kún kọ́ yóò máa jẹ́ nǹkan tó wúlò fún wa ní orílẹ̀-èdè wa Benin níbí. Ààrẹ orílẹ̀-èdè wa ṣe àbẹ̀wò lọ sí ilẹ̀ Mauritania. Ǹjẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Romain Adowada yìí ṣe àbẹ̀wò lọ sí ilẹ̀ Mauritania? Àbẹ̀wò ìfẹ́ àti ti iṣẹ́ ni eléyìí jẹ́ tí ó ṣe lọ sí àwọn ilẹ̀ Áfríkà. Ní ọjọ́ ajé tí ó kọjá ni ó lọ sí Nouakchott ní ilẹ̀ Mauritania nípa ìwé ìpè tí ẹni ọ̀wọ̀ Muhammadu Sheikh El Ghazouani tí ó fi pé kó wá sí ọ̀dọ̀ tòun. Níbi àbẹ̀wò yìí, àwọn ọ̀gá ìlú méjèèjì yìí wọ́n fi kún lukùn lórí ohun tí ó dá àwọn méjèèjì pọ̀ àti àjọṣepọ̀ tí ó wà láàrin Benin àti Mauritania. Àwọn ohun tí ó kan ilẹ̀ ẹnìkọ̀ọ̀kan àti àjọṣepọ̀ wọn àti àwọn ìbéèrè oríṣiríṣi nípa ilẹ̀ wa tí yóò jẹ́ èrè fún àwọn gbẹ́gbẹ́lẹ̀ méjèèjì àti fún àwa náà pàtàkì. Tí a bá kúrò níbẹ̀ ńkọ́, a máa jẹ́ kẹ gbọ́ nípa ìparí ìpàdé àwọn obìnrin Santé ENF, La Première Édition du Congrès International sur la Santé des Femmes Africaines. Ó bẹ̀rẹ̀ ní ọjọ́rú tí ó kọjá ní Palais des Congrès ní Cotonou. Ìpàdé yìí jẹ́ kí ìlọsíwájú wà fún wa fún àwọn obìnrin lórí àwọn ohun tí wọn kò ṣe àkíyèsí rẹ̀ nínú ọ̀rọ̀ ìlera wọn àti dídín àwọn èrò wọn tí wọ́n máa ń ní kù nílẹ̀ Áfríkà. Ní ọjọ́rú tí ó kọjá, àwọn ẹgbẹ́ àwọn elétò náà fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àwọn ọ̀mọ̀wé nínú ètò ìlera pẹ̀lú àwọn ìbéèrè tí wọ́n ní lọ́kàn nípa àyẹ̀wò èyí tí a mọ̀ sí àyẹ̀wò ọyàn ti gynecology àti obstetric. Ètò ṣíṣe kan tí wọ́n ń pè ní Atelier Préparative ni wọ́n fi ṣe èyí tí mo ṣe lálàyé fún wa. Èyí ni wọ́n fi ṣe ìṣítí tí wọ́n ṣe yìí. Clémence Chantz, ẹni tí ó ń ṣe ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ elétò náà tí wọ́n ń pè ní CISFA, ni ó sọ̀rọ̀ oríṣiríṣi nípa ètò náà tí
wọ́n ṣe àwọn oríṣiríṣi sọ̀rọ̀ láàrin ara wọn àwọn tí wọ́n ṣe ọ̀jọ̀gbọ́n ọ̀mọ̀wé ẹgbẹ́ ìlera yìí àwọn adájọ́ àwọn tí wọ́n máa ń ṣe ìwádìí nǹkan àti àwọn aṣojú àwọn ènìyàn lórí àwọn ìbéèrè nípa ẹ̀rù tí wọ́n ní lórí ọyàn èyí tí a mọ̀ sí gynecologic àti obstetric clemence chatter tí ó ń ṣe ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ elétò cisfa ó ṣe àlàyé ìdí tí ìpàdé náà fi ṣe kíni tí ó fi wáyé tó fi ṣe eléyìí tí mo bá kú ọ̀nbẹ́ nǹkan ọmọ kí gbogbo ayé pé ẹ kú etí lè kó èsì ìdánwò bèbèsè ti jáde ní ọ̀sẹ̀ tó kọjá 64.14% ní iye èsì ìdánwò bèbèsè tí wọ́n ṣe tí a mọ̀ sí brevet de tudor du premier cycle ti ọdún 2026 tí a wà yìí ní àwọn ìpínlẹ̀ tí a ní ní orílẹ̀-èdè wa benin èsì yìí jáde ní ọjọ́ jimo tí ó kọjá ní ojú ilé-iṣẹ́ mínísítà tí ó máa ń mójútó ètò ẹ̀kọ́ gíga àrọ́pò rẹ̀ ọ̀gá tí ó mú ojú tó mójútó ìdánwò náà àti kọ̀ǹkù ṣe àlàyé bí wọ́n ti ṣe iṣẹ́ gbà láàrin àwọn ìpínlẹ̀ méjìlá tí a ní ní orílẹ̀-èdè wa benin ẹni tí ń ṣe bí awu karimu yunusa arọ́pò ọ̀gá tí ó mójútó ìdánwò àti àwọn kọ̀ǹkù ó sọ̀rọ̀ ní oríṣiríṣi tí a bá ní àǹfààní láti fi tóyin létí ni àbá jẹ́ kí ẹ gbọ́ fún àwọn tí àárẹ̀ gbé wọn dè tí wọn kò ṣe kíni tí wọn kò kópa nínú ìdánwò yìí tí wọ́n sì mọ̀ nípa rẹ̀ ń kọ́ wọ́n ṣe ìdánwò fún wọn 60.47% ni wọ́n jẹ́ ní àpapọ̀ wọn tí wọ́n ṣe ìdánwò tí a ṣe ní àlàyé yìí ǹjẹ́ wọ́n ṣe lálàyé wípé wọ́n ṣe ìdánwò tí a mọ̀ sí prévotégation physique et sportive wọ́n ṣe ní ọjọ́ ajé títí ìjọ kejì náà fi parí eléyìí jẹ́ àwọn ará angola wá bá wa ní àlejò ní orílẹ̀-èdè wa benin orílẹ̀-èdè wa benin ti ní ààyè tuntun lórí ètò àjọṣepọ̀ tuntun tí ó ṣe kíni tí ó péye ní ọjọ́ àbámẹ́ta tí ó kọjá ni wọ́n wá sí kútọnu àwọn ará angola là ń sọ yẹn eléyìí jẹ́ alákọ̀ọ́kọ́ tí àwọn ìlú méjèèjì yóò jìjọ ṣe irú nǹkan báyìí tí yóò mú àjọṣepọ̀ wọn múlẹ̀ gbọnyin láàrin àwọn méjèèjì nígbà tó ń dé wọ́n jókòó wọ́n sì sọ̀rọ̀ gbogbo nǹkan tí wọ́n sọ níbẹ̀ ló jẹ́ nǹkan tí ó dára tí ó sì máa ní àǹfààní ní ọjọ́ iwájú ní ìparí ńkọ a máa sọ fún wa pé kíkọ́ pọ́ǹ tí a ṣe àlàyé yìí pé wọ́n múra pé wọ́n fẹ́ kọ́ pọ́ǹ wo ni pọ́ǹ tá à ń sọ yìí wọ́n ní pọ́ǹ tí wọ́n ń pè ní jọ̀nà èyí wà ní ọ̀nà kálábí lọ́hùn-ún ààrẹ orílẹ̀-èdè wa benin níbí ká sọ pé ìjọba lápapọ̀ wọ́n ti pinnu tí wọ́n tó fàṣẹ le wípé wọ́n gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní máa kọ́ pọ́ǹ tá à ń ṣe àlàyé yìí nítorí pé àkókò tí a wà yìí tí òjò rọ̀ tómi ba ìlú kútọnu jẹ́ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù lọ́tún àti lọ́sì tí ó ba ìlú yìí jẹ́ pọ́ǹ tá à ń ṣe lálàyé yìí ńkọ́ ó tún wá dàbí ẹni pé ó tún bàjẹ́ pátápátá ni tó jẹ́ pé kò sáàyè pé èèyàn ń gbabẹ̀ àbí wọ́n ń gbé mọ́tò gbabẹ̀ wọ́n ṣe lálàyé ẹni tí ń ṣe wilfried liand ń gbé jí agbẹnu ìjọba sọ̀rọ̀ ó sọ tó sì sọ pé wọ́n gbọ́dọ̀ dìde báyìí láti ṣe nítorí ìjọba ti gbówó kalẹ̀ pé wọ́n ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó sì jẹ́ pé iṣẹ́ yìí ò tí ì jẹ́ ṣíṣe ǹjẹ́ wọ́n fi òǹtẹ̀ tẹ́ báyìí pé kán tètè dìde láti ṣe pọ́ǹ yìí nítorí pé ń bọ̀ àwọn làá dẹ́ẹ̀dẹ́ kò ní jù báyìí lọ nínú àwọn ìròyìn tí ẹ ti ń gbọ́ láti ẹnu fátàn masiat nídìí ẹ̀rọ ọlọ́run kọ ìyáàfin sebastian yawedewu ni ó wà ńbẹ̀ fún àwọn ìkéde tí ó wà ní ìkáwọ́ mi ń bí ńkọ pẹ̀lú ìtúfọ̀ ńkọ mò ń bọ̀ wá.

0: kí gbogbo ẹ̀yin èèyàn wa pátápátá ipe ẹ̀kú títẹ́ tilé kò sí wa láti ojúléṣẹ́ wa rádíò tọ́pá sankatpintura fm tí a fi kalẹ̀ sí gbọgbanú àsìkíwa ipe àkú òjò ọlọ́run ó jẹ́ kí ó bá wa lára mu. Ìkéde tí ó wà ní ọwọ́ mi yìí ní mo fẹ́ fi to yín létí. Àwọn àjọ kan ni wọ́n wá àwọn èèyàn, àwọn wo ni wọ́n wá? Àwọn tí ó jẹ́ aṣọ́de, àwọn agent sécurité fún àwọn àyè iléeṣẹ́ àdáni ni wọ́n jẹ́ ṣá. Wọ́n wá ní kíákíá. Àwọn ẹni tí ó ṣọ́ àyè ní àbómẹ̀ àbí ní fídírósẹ́, gbégamẹ̀, ètò àrùj àti ní àdúgbò kàtí ìṣàk ni wọ́n wá àwọn èèyàn wọ̀nyí sí. Àwọn ẹni tí wọ́n sì ń wá, wọn ò níwèé ẹ̀rín o, wọ́n gbọ́dọ̀ ní BPC, wọ́n gbọ́dọ̀ níwèé yìí lọ́wọ́. Wọ́n mọ̀ọ́kọ, wọ́n sì mọ̀ọ́kà. Ẹni tí ó sì fẹ́ ṣiṣẹ́ yìí kọ, ó bá ti wá kéré jù ni ó gbọ́dọ̀ ogun tó M65. Yóò sì ní ìwé kan tó ń pè ní carte CIP pẹ̀lú casier judiciaire tó jẹ́ pé kìí ṣe èyí tó ti wà lọ tó ti pẹ́ o, èyí tó ṣẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà tí wọ́n lè lò fún gbogbo ìwádìí tẹ́ ẹ bá fẹ́. Ẹ tẹ̀ wọ́n láago lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn yìí: 0186 60 60 90. WhatsApp wọn ni 0140 40 02 40 fún gbogbo àlàyé tẹ́ ẹ bá tún fẹ́ lẹ́yìn èyí tí àwa ṣe ní àlàyé níbí, torí wọ́n ní ẹnu oníkan ni àti gbọ́ kan. Ǹjẹ́ gbogbo ẹ̀yin èèyàn wa, ìtúfọ̀ tó wà níbí báyìí lókù tí a fẹ́ fi to yín létí.
1: Inú igbó, igbó palọ́lọ́, mo bèrè kí ló ṣe kú kó tó palọ́lọ́.
0: Ohun tó ṣẹlẹ̀ ni wípé ìyáàfin tí orúkọ rẹ̀ ń jẹ́ Rita Dorego Dadaye, ó fi ayé sílẹ̀, ó jẹ́ Ọlọ́run nípè. Àwọn ẹbí ará ọ̀rẹ́ iye kan ojúlùmọ̀ ìbátan àwọn ọmọ ẹ̀, àwọn ọkọ ìyàwó wọn ni ọ̀rẹ́ ni wọ́n dìde tí wọ́n gba ojúléṣẹ́ wa ń bí wípé torí pé ìyá yìí sùn nílé Olúwa ńkọ́ ní ilé ìdòtó tí wọ́n ń pè ní Hôpital de Zone ti Wida ní ọmọ ọdún 94 ló fi ayé sílẹ̀. Wọ́n ti ṣe àwọn àìsàn lóríṣiríṣi ti olóògbé náà. Ní òní tí ń ṣe ọjọ́ Jímọ̀ láàgogo 8 alẹ́ ti tòní, wọ́n ṣe àdúrà àìsùn ńlá kan ní ilé ìsìn ti Basilica Notre Dame de l'Immaculée Conception nílùú Wida lọ́hùn. Tó bá di ní ọ̀la tí ń ṣe ọjọ́ Àbámẹ́ta 11 oṣù keje ọdún tá a wà nínú èyí láàgogo 7:00 láàárọ̀ kùtùkùtù, wọ́n gbé òkú yìí kúrò nílé yìnyín ti Hôpital de Zone ní Wida. Àgogo 9:00, wọ́n gbé òkú yìí lẹ́yìn tí wọ́n bá ti gba àlejò òkú yìí, gbogbo ohun tí ó bá jẹ́ nǹkan bíi wọ́n fẹ́ ṣe ètùtù àbí nǹkan kan tó bá ṣe fún olóògbé yìí nílé olóògbé náà. Ẹbí olóògbé náà tán. Tó bá di ní àgogo 10:00, wọ́n ó gbé òkú yìí, wọ́n lọ ṣe mísà òrunre sí olóògbé náà lára ní ilé ìsìn. Lẹ́yìn náà, wọ́n ó gbé òkú yìí ńkọ, wọ́n lọ sin sí ilé ìsìnkú ti Vasejo ní Wida lọ́hùn-ún, kí Ọlọ́run ọba Elédùmarè kó bá gbé olóògbé náà sí afẹ́fẹ́ rere. Àwọn ọmọ, àwọn ẹbí, wọ́n kíyìn. Àwọn tó jẹ́ pé wọ́n wà lẹ́nu ẹkún, wọ́n kíyìn. Gbogbo àwọn ọmọ ọmọ ni, ọkọ ìyàwó ọmọ rẹ̀ ni, ẹ̀gbọ́n bí àbúrò bí ni. Gbogbo wọn pátápátá ni wọ́n dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn wa fún dúró tẹ dúró tì wọ́n. Wíwà lẹwà pẹ̀lú wọn ni o, àbí nǹkan lẹ fún wọn ni o, nígbà tí ẹni wọn yìí tí ó fi ayé sílẹ̀. Ọlọ́run ọba Aláwùrábí tó láyé tó lọ́run kó ṣe kínni, kó bá wọn sọ yín ní ẹ̀sán rere, kí Ọlọ́run kó gbé olóògbé náà sí afẹ́fẹ́ rere. Ǹjẹ́ òkun sunkún òkun ni gbogbo akáṣọ lérí sunkún ara wọn. Àdúrà tá a máa ṣe ni pé kí Ọlọ́run ọba Elédùmarè kó jẹ́ kí ọjọ́ ńkọ́ kí ó jìnà sí ara wọn. Kò ní jù báyìí lọ nínú ìròyìn, ìkéde àti ìtúfọ̀ tí ó wà ní ìkáwọ́ mi níbí. láìpẹ́ láìjìnà ẹ má bá mi pàdé pẹ̀lú àwọn àfáà mi. Òun ni ọjọ́ Jímọ̀. Jímọ̀ Ayọ̀, Jímọ̀ Òdùnnú ni yóò jẹ́ fún gbogbo apátápátá.